gbọ́dọ̀ mú mi jùwẹ́ o. Kò gbọ́dọ̀ mú ẹ jù mí o. Bó bá ṣèṣe mú kan jù kan. Gbàgí ìdáàrí àwòṣe kíní o. Àwọn ọmọ ẹ̀fọ́ nìyẹn.